ó ń kọ́ tán gbọ́ ẹ̀ ìfàdọ́ ìbọ́ ẹ̀ kó jẹ́ gòdó mẹ́ ẹ̀mí kan ló gbẹ́ bó ká náà ganjibó náà kómi tán lẹ́gbẹ́ ajíyọ ẹ̀ ìfàdọ́ mi dẹ̀ẹ́lẹ́ náà tó gbó ká mẹ̀tán tó dévé sí àyọ̀ jí mi mẹ́ tó ń ká ẹ̀mẹ́ lọ èdè náà yìí tó tó pé yín ká ní ọmọ ẹ̀tán yìí yọ jòrò ń bà yìí dẹ̀ẹ́lẹ́ sọ jòrò àlọ́pàá tẹ́káwẹ̀ funfun másọ́dà kọ́ntán tátán ẹ̀ wà mọ́rò tó tó pé ọ sínú kan nínú ká yín gbẹ́bọ̀ mìkádó yín sì ṣe tọ́ ọ̀ ń kọ́ntàn yé jẹ́ náà hùwọ́n bó dájà sọ àjíyé yọ mọ́mọ́rò àtó tó pé náà ló hàn tó gbó wa gàgá ìmẹ́ẹ́ná ká ìmọ̀lọ́mọ́lọ́ fi ná yé ewé yé jẹ́ kúyọ́ tó jí jẹ́ kún pọ́n jí ìmọ̀lọ́ méje lé gbèdé mẹ́ẹ́ lọ́sọ̀ gbẹ́yà ẹ sọ gbẹ́yà bọ̀ tó tó pé nú kan ẹ̀ ẹ dáwà mọ́lọ́ wà ló tó tó pé ọ̀ ẹ̀ lantan mẹ́ fan bọ̀ ẹ tó gàn kákà bó wá bí ọkú yọ gbé bẹ̀rẹ̀ pé nukú tó tán bẹ́ẹ̀ gólóbọ̀ funfun ọgbọ́ pẹ̀lú ọ̀n tó gbọ́ ọ̀tá ẹ gbọ́ ọ̀yọ́ tó tó rí nọ́bọ́dọ̀ mẹ́pọ́n ìmọ̀ọ́dọ̀ méjìlé dódó dandan ẹ sọ fìyà bẹ́ẹ̀ àwọn ìjẹsùn kóhùn ọ̀n tó gbó ní bẹ́ẹ̀ kó yín bìẹ̀ bí ẹ mẹ́tọ́ àgbàzá ọkẹ́lẹ́wẹ̀ fínẹ́ ayi dómẹ̀dómẹ̀ ló wà kó bá dé wẹ́ bọ̀ sọ́bùsọ a pládó kọ̀nù mi ó fìyà ọpọ̀ òtẹ́ ìtàn mẹ́yìn ìwọ́dọ̀ tọ́lẹ́sì gan ha méjì gbọ́ ọmọdé méjì sọ tí ọ sọ ìdó tí ọ sẹ́wé tẹ̀ mọ́gù kílẹ̀ wẹ̀ ní ìràwọ̀ àtàn yìí ló wà mọ̀ jìvì àló gan pa àló pòdò pálímálí tó tí ọ pa ẹlẹ́sùn ẹ̀ gan pa tán bó yí wẹ́ àhó gan pa ọ̀ ẹ̀ tó gbélégbé tó ní iná bó sọ ìfínẹ́ àhó dòbí balẹ̀ jẹ́ náà wà ná sí nǹkan yéé náà yìí nìyàtọ̀ yéé náà jẹ sọyàn zangbe ewé jùnú ẹni ọba yìí dẹ̀ lẹ́rù ká ní ọmọ ẹ̀dánbọ̀ ìdóhùn yọ pẹ̀lẹ́ tíbọn dé mìíràn ṣiṣẹ́ wẹ̀ ọ́ ìyàlẹ́ àrò ṣiṣẹ́ wẹ̀ vláfò nùwẹ́ wà wí rẹ̀ bá a dídẹ́ bẹ́ẹ̀ gòrògòrò ẹ̀ kákà jẹ́ yan mọ́bà mẹ́bónú ìdásọ́mí ètò tó pé ẹ yan hu òwúdé sú ẹ̀ vláfò ẹ̀dàn òwúdé dẹ́ kákà bó ayé rò funfun ikọ́ ẹ̀ rò tó tó pé nu kan àbí ẹ̀wù ìyàbà kó bá dókọ̀ nù tó tó lọ́lẹ̀ fi ẹ́ ẹ sì ń rẹ wíwẹ̀ déńdé tó sì tọ́lẹ̀ ní pé ìdó ẹni ọ̀sìn ọ̀tàn àjíyọ́ tó tó pé ló tọ́ ṣàtúntọ́ nínú hálẹ́mẹ̀ ẹ̀wù pẹ̀ ọ̀hún kú ẹgbẹ̀dì kàmírà kàṣe sọ́dọ̀ fìdé fìdé mẹ̀yà sọ̀nù ní sọ̀yìn fi tróló àátùn bó máa ihò dẹ̀mẹ̀ kánò wẹ́dọ̀ tọ́lẹ́nu kan gbèdé pọ́n o kó ọ̀hún tọ̀mí lágọ́ sí ìdàn bó wá àgbọ̀mẹ̀ kánò fi sáyọ̀ jí mọ́tò yẹ sọ ẹ àlítà ovi vovo àtọ̀n ẹ bló lò kéré zan ló pọ́ mẹ́ ẹ gbọ́dọ̀ wẹ́dọ̀ tọ́lẹ́ gbọ́ kánbíọ̀ ìdí ìdọ̀ ní ẹ funfun wíwẹ àbí ní ẹ rò àlọ́ tó gọ̀rọ̀ núwẹ́ bọ̀ abúlálì ta ovi nu kan tán bọ́nà tẹ̀yà gá mọ́tò ọ̀sọ́ ìfínà àsọ̀nùpọ̀ àsọ̀nùpọ̀ bẹ̀rẹ̀ wá ṣe mọ́tò ọ gbàngàn tó ébó ìwà ń lefo alẹ́ tó gàn búlẹ̀ gbẹ̀ kan tó mọ́tò ọ sí kunkun ni mẹ́yà kọ́ sínú kúrò ọ̀pọ̀ ọ̀gbà ṣáìdọ̀ ọ̀pọ̀ ọ̀tọ́ iná ọ̀yà mọ́ náà yìí ẹ ló pẹ̀ mí ìyàn bó ká dídá mọ́tò bọ̀ mọ́tò ẹ náà kunkun tọ́dọ̀ àgbọ̀mẹ̀ kan ló fi gbangba ẹ gan mẹ́mẹ́ ẹ mi ló tó ẹ̀jìn dà àgbọ̀mẹ̀ kan ló fi sin gan pa mẹ̀mí gbọ̀ yẹ ká tọmọ dọ̀ tó mi mẹ́ náà ló tó mi ó gan pa mẹ́lẹ́ yìí àpò mẹ́ sí gan pa mẹ́ kútọ́ sí gan pa mẹ́ àpò mi sèrètè sí gan pa mẹ́ pò tó gbọ̀mẹ̀ kan ló fi gélé pé tán lọ mí dọ̀ tó mi ẹ lò gan pa mẹ́ dán àníwòkọ̀ ẹ̀ka tó yẹn ní ọ̀sìn àtúntò tó bolo àyà ẹ̀ àlọ́ àrọ̀ mẹ́nu òwẹ̀dọ̀ tọ́lẹ́wẹ̀ lè kúyà àdìdò pọ̀ ọjí wẹ̀ ẹ̀mí bolo àlítà òfin ọdẹ o abúlé àlítà òfin àtọ̀n ló kéde ìdòpọ̀ mẹ́à ẹ̀ nọ àgòsí fi ọpẹ́ fi àbúrò nu kọ̀ọ̀tàn ọdẹ wẹ̀ àmẹ́ alẹ́ ìka tó fi dé fún alẹ́ bolo bólẹ́ ìhòmẹ́ dẹ̀ àtọ̀ gọ́ ọ
Give away no confiding book, but not on God, you only headed by going to Tontoa. It'll give you a cunyo by the Gahway, daddy. Maton go to a gangway book born, no take point the two nine, wet on that toddy. And you don't make a book as a whoa. May rope and me a cook by me on. But we may madokun de ma, eh? I hunted that bear medley tow. Echo medios in there. Et ton toto, oui, mais oui, go, l'oeil, jack, boulou, mais de l'eau, il a aussi des pots, quelqu'un, ton pot. Et à tiède, au mikundi, bah, ouais, l'eau. Et venez à Pibou, mina, y soit, qu'elle est mito, le pounole. Si, non, t'en, bah, ouais, on défouille. Mino, toto, oui, t'in. Nino, bête, mais. Maton, go, y a quoi, m'lomlon, toto, oui. Dan, toi, et bah, tu n'es habi. Et des souhaits, j'louboui. Bah, co, bah, néon, do, connu. Et des adio. Et si ton souhait, la goumè, quand l'officine, d'un pas, mais ouais. Hun kanu mi bonu minake ndo gbeje me ho en hoton ndar mi do mejele alo kamaro sike da si mi to egbe dimbono dai e hu mi we e do mi wa nu do pe ojo njo jade bai ye ba mi no de egbe dimbono mo bo apon de de pe ton pa so mi so da gabo so mi su bai ton gan meme Te aje, te akple idon. Oh. Honton che. Ewa kwe so jale san wonu mi. Bon sobo do. Ewa nde foto o. Bo sado. Mflak beji sin. O keche Facebook uton ji. Ba eje kbeche medo. Iko ikpo na obo. Do ide iye bo soro facebook ji aji ten do tan lo dan pa mede ne ko en honton honton to ya do a e wo hwe awo nu mi bono ni hwe mi bo mado bondo bo ade a o ye ti on jira do pede bo soro facebook ji ko en honton no je Le wè blok men kaka bò yi kò tò e katon do. A wò sin. Fi e, so jale wè nan wò la yi kò yi ton do mamò da kò wò sin a gafine yon. E yi, mè li wè, sa soupe, Michel wè yi. So jale di yon, e don wò lan so do. A kò wò nou wò fine. Bò, n kò tò e di e do fi e lò a yi, kòndon tò e jen. Le vò. Wò la yi kò tò e so da wò wà. Wè, kòndon. Fie, oh, iya do a do godu ni de wè ne. E mi de ye, po do honton, e mi ton sa wò, po yo. Mi so se do iya. Bo, mi do ni do men jele. Ni wè, kwa mi ton do, akpo ou. Bo, e da bo, tu wè lò e ya kakpla, fie yo. Bo, honton wè lè zè tu wè nou e ya. Iya wè lè vò so, tu so da lò meni. Wè lè wè de wà di bo, iya bo, ye si zan. Bon, et je vois, mais tu es gosin, bébé, fille, avec un moyen ton de poumon, à juste le houota, ben, un houota de ton bouillon de quebo, houlet ou toi. Et je vois, tiens, c'est yet, tu es bon, il y a deux togans sans avoir atteint, oui, mille togans, si, si, pour dix. Et à son réseau, il y a un simple togan, ton dix finen, oui. Bah, ou tout togan, beau, finen, beau, bah. Et ouais, ton yé, dit. Et bon, le bouton, gang, pas, mais, remis, hein, bouge, bon, eh. Ouais, on entend. Donc, bébé. Bono yin wè jolo ya. Ho kambi yo wè. Mata, alo kamaro si kebo yun ye ti. E di yo vi vule ton pole nan blu blu e ekbe din bon. Do jilon ye da waze do jye. Bon jomek pon, bon gogo li le. E wè ton ye din be iton fine a di yo. Ta me lik pon wè yene obi. Ho en honton. So yene bo modo. Mi an so bo nan do nan wye mi de na. Rama yin de ya hon. Malobo ze. A wouton sokpla. A lo man lombo ide. Nwa ma yiyan. Bo so yido mflak be jiji yo. E po de me kanton hwe. E ho pe de yon le so yindo gangpa. Mbe on le wabon le a ho de vwe. Iya we ton ye din be yiton don. Mi an kan nou mi bo mi a ken do be je me. Mi tre a fin ou pe de so. So mi jem de sou si sin hwe yo. E yin bon ka ade lo, ka mi ton le men. O teme teme bon ze, o fong be do po so a do, mi li la lo gwe ton mi do, o franse gbe men. A kwa yi so de kon yon ko so jo men de ya.
do mi ale volo flon kana egbe do egbe san san gbe bona oko ene on so se to me ina na sin kon dagbe dagbe oyi do no pro me tokuno ifi ro do me o ya lila lo gbe ton mi do français gbe me ya ga ton kan pa membo teni soja ton ewe ko ton yi nu yede mi kan mi kan le so do ene on lo me claim ya kende u wa analisa kan je mi si